0: Jami ọtọ ọhún dọ́nù fò.
1: Didan salvation is open.
0: Ọ̀hún ọkùnrin gàtọ̀ ọhún dọ́nù fò tó ẹgbẹ́.
1: Mami.
0: Wà á bíra mẹ́ bíra mẹ́ wá.
1: Repent and believe on the Lord Jesus Christ.
0: Lẹ́fọ̀jọ̀ bó yí ṣe òkúrọ̀ Jésù mẹ́.
1: And thou shall be saved.
0: Yẹn náà sọ ọkùnrin wẹ̀ gan.